àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkú ó sì gbé àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ lókè sí asán tí kò sì kúra ẹ̀tọ̀ òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹ̀dùn ọlọ́run ìpàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́ mi ẹgbẹ́ orí isókè ní ẹ̀rọ ọ̀nà kí a sì gbé isókè ìlẹ̀kùn ayérayé kí ọmọ ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọmọ ọ̀gbọ́n olúwa tí ó le tí ó lágbára olúwa tí ó lágbára ní òkú ẹgbẹ́ orí isókè ìlẹ̀kùn ọ̀nà kí a sì gbé isókè ìlẹ̀kùn ayérayé kí ọmọ ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọmọ ọ̀gbọ́n olúwa lọ́rọ̀.